jẹjẹ ibara oníkàga ìdíkọ oníkàga ìtura ọdẹbànilẹni ẹjọ wa tó nílé ọjọ ibara o ẹni mímọ israẹli yàgbé yàjú ọkùnrin ogun o ibara o ọgbẹ rẹ jìgì dẹrùwọ ògùnrùn ìwọ ni ọlọrun lẹyìn rẹ kò sí ẹlòmíì ìwọ ni ọba àwọn ọba eléti gbọǹgbàròyé abẹtinú kárabíà jẹrẹ adúró tìrí lọjọ ogunlẹ ibara o ibara o sóòlè pàtẹwọ níbi ọwà sóòlè jásáré yín ọlọrun sóòlè jásáré yín ọlọrun.

0: Àwọn tẹ́símọ́nì tó máa ń mú kéèyàn di ọ̀dẹ lélẹ́yìí.
1: Yes, sir. This is powerful testimony.
0: Ẹni tí mo dákẹ́ ìmọ̀ tí mo lè sọ mọ́.
1: Daddy know is speechless.
0: Máa lára o ṣì ta.
1: Yes.
0: Tipa méjì.
1: Méjì.
0: Pẹ̀lú ilé kan.
1: With one build house.
0: Ẹ máa kàtó sa.
1: Yes, sir.
0: Máa tọrọ owó jẹun kiri.
1: Ayérayé o.
0: Kò ní sí ìyẹmọ́láyé rẹ.
1: Àmì Jésù.
0: Ọwọ́ àwọn tó ti tọrọ owó rí.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Wọ́n máa padà wá.

0: only. This judgment is inevitable for all, demanding a life of reverence, obedience rather than forced security. Idajo yi ki se nkan ta le so pe ko ni waye tabi ta dowo bo. Bible so fa nipa idajo na pe a o mu gbogbo eyan wa si idajo ki wa la ma gba idajo le lori iwa wa. Oruko ati eri e.
1: Oruko mi ni Mutiate Adegoke.
0: Okay.
1: Mo bi ma ni on 21.
0: Oro yu e bawo lo se
1: lo.
0: So ti mo wa bi tele ni salaye lati bi.
1: Mo ti wa nbi tele tele. Igba ti mo e o ku ose kan ti ma bi ma ni o ma ti mu mi. So mo sa wa ri pe to ba ti mu mi laaro. To ba di bi osan ko ni mu mi mo. Ti mo ba gbera ti mo ba lo so hospital igba ti ma fi de be ko ni omo ni mu mi. Wa ni pe ki lo de pe se be ni o ma ti mu ni won ni pe ki lo ya scan mu ni a. Mo ti ya scan osu mi de ti pe. Mo wa ni pe ki je ka won se test ti mo se test na wa ni pe ko bi omo mi ninu mi omo mi bi ti bo pe asko mi ti to won ni awon sa guro pe ko mo mi nkan baloda bo sa lo le later leyin ojo keje ti mo lo ya scan yen ni kan jo tori tolo pe ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ lè ṣe fún mi pé oṣù mi ti pé kódà ó ti pé sẹ́yìn sẹ́yìn sẹ́yìn lẹ́yìn ọ̀sẹ̀ kan ni nọ́ọ̀sì àwọn èèyàn sọ pé àwọn ò mọ nǹkan táwọn lè ṣe mo ṣe padà sílé ọmọ sáà mú mi bá máa ṣe mú mi léra léra léra ní sáà mú mi léra wọn mo ṣe dé hospital mo máa ṣàṣe test fún mi wọ́n ní pé àpé ọmọ ti mú mi pé àsìkò mi ti tó nǹkan kan pé israel bí ṣe máa mú mi tí máa lọ lé tí òmùmí tí yóò fi jọ kẹta tí mi ní gbọ́rùn kankan mọ́ kankan bí ó ṣe wá tó stage tí ọmọ yẹn sáà mú mi léra wọn àwọn nọ́ọ̀sì sáà ṣe kíní fún mi wọ́n ní ọmọ ti wà nítòsí nǹkan. Àti tó rè kúrò lé lọ mẹ́sà tí mo mi bí kí n gbé
0: bó wá ni ó fún ọpọlọ gbé
1: pé kí n máa mi kí n gbé mi
0: ṣe ó gbé
1: mi wọ́n ní mi gbọ́dọ̀ gbé pé ọmọ yẹn ò tí ì tó stage tó yẹ kí n gbé pé ṣùgbọ́n kí n sáà má tiẹ̀ gbé rárá bá ló dà
0: wá ló bẹ́ ṣẹlẹ̀
1: létà gbà tó wá rí pé wọ́n wá sàtó ń kọ́ bọ́jú ara mi tárí pé wọ́n ti ń wo irú orí ọmọ gata ti fọwọ́ kan orí ọmọ náà wọ́n ní pé kí n gbé gbígbé yìí ò wá wá mọ́ wọ́n ní àsìkò tó yẹ kí n gbé wọ́n lò ní mo wà yìí o mo ní pé ọgbẹ́gbẹ́ kò mú mi gbẹ́gbẹ́ wọ́n ní ọ̀dà bẹ́yà sẹ́ ọkọ rẹ̀ wà nítòsí pé bẹ́yà káwọn pé ọkọ rẹ̀ pé tọkọ rẹ̀ bá ti wà nítòsí bẹ́yà operation ni àwọn ò ṣe fún oyin kan mẹ́mí sì ẹsẹ̀ kú nítorí àwọn gan náà mú mi wá sínú kíní
0: program
1: àwọn náà mú mi wá ní ẹ̀yán wá ní pé pé àwọn ò ní gbà kí àwọn náà ṣàyàrí pé àwọn ò lè gbà kí n máa kọ anybody mo ní ẹjọ́ torí tọ́lọ́ wọ́n níbi tó dé yìí tí mo ti ní ìlẹ́gbìn wọ́n ní káwọn ṣàpọ̀kọ̀ mi káwọn transfer mi ni tọkọ̀ mi bá sì gbọ́ yóò ní kán transfer mi ó pé ju pé kí n pe ẹnì kan lọ pé kódà àwọn ò bá máa lówó rẹ̀ òun ó ya nǹkan kan torí kì í fẹ́ gbọ́dọ̀ ṣọ́ọ̀ṣì ìgbà tó sáyà mo ṣàṣe pé wúmà tó dúró tì mí mo wá ní kó fún mi ní fóònù pé mo lẹ́ni tí mo fẹ́ pè bí mo ṣe mú fóònù mo ṣe dá ẹ nọ́mbà dádì nìyẹn bí mo ṣe dá ẹ nọ́mbà dádì báyìí mo bá ní bí mo ṣe pé dádì lọ́wọ́ kan dádì bá ní sí mo lómi ń bẹ̀ yẹn mo ní rárá mo ní dádì mo ní ìyìn lómi kankan pé irú omi ìwo gan ni náà bá ní ẹni omi ẹni ọba mo wá pí ọ̀tà wá bí dádì sì ní kí n mọ gbàdúrà sí kí n sáà já bí mo ṣe já nìyẹn ẹ̀yìn last month 21 bí mo ṣe já omi yẹn báyìí mo ṣe gbàdúrà sí tán bí dádì sì ní kí n bù sórí lórí ibi tí mo ti rọ bí náà ni o tí wọ́n sì ń worí ọmọ tí ò jáde wọ́n ní kí n bù sórí mo bù sórí wọ́n ní kí n fi sórí mo fi sí wọ́n ní kí n wá mú yòókù bí mo ṣe mú yòókù báyìí bí ọmọ yẹn ṣe mú mi nù mímú mi tó mú mi báyìí bọ́ ni mo ṣe gbọ́ tí ọmọ sáà ṣe bọ́ lẹ́nu bí ó dùn mí ṣe lànà
0: lójú ẹ bá là
1: lójú mi ṣe
0: là fúnra ẹ ló padà bí ọmọ yìí
1: èmi fúnra mi mo padà bí
0: o sọ pé sàn yẹn
1: bẹ́ẹ̀ ni mi padà sí
0: mi lẹ́yìn tí mo pè fún lórí fóònù tó mú mi yẹn
1: bẹ́ẹ̀ ni mi
0: padà sí ọmọ jáde
1: bẹ́ẹ̀ ni
0: ẹ pa kárí ọmọ ẹta sọ ọlọ́run tó lágbára náà ọmọ yìí wà á yé wà wọ ọmọ sí fáìn tó ọmọ wà á tayọ wà á jẹyàn ogun ò ní borí ẹ nǹkan kò ní ṣe kò jẹ́ èèyàn láyé ẹni bá bínú ọmọ ẹ̀ kó parẹ̀ ẹni bá ro bí ọmọ ẹ̀ kó ṣe rẹ̀.

0: pàdé. Ìwọ náà rí pé wọ́n rẹ̀ rí kàn. Ìyànà ojú kan ojú. Fóònù nọmbà mi lele.
1: 070-33-60-5654.
2: Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàrìbà.
5: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
2: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ní ìlú Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́. Ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Diamond 88.7 FM. Ikoni ti o lelegbe.

orile de toki o je je niyan kuku bejo de lapa be o de papapa ninu idije fe ya agbaye tin lo lowo yin atamata si orile de argentina ngba kana mo so nipa sajo aguero o ti jago di mimo oni ta ba soro nipa record oni cherry lionel adred messi baba ti agbo elese roba yen oni ki ma le personal record bo ti le wo kire omo oni ki ko orile de won ki won sase yori oni yen gogogo lalaye ma mu lokokodo ju gbogbo wi pe kire o je wi pe onikan ni won ma gboriyin fun gẹ́gẹ́bí tari sajo laguero gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ yẹn ṣàlàyé ó lè mí jáyin tèmi lóní pẹ́rẹ́njógí ikọ̀ agbábọ́ọ̀lù bournemouth àwọn ti kéde wípé wọ́n ti lọ gbé àtàmátàsí kan látinú ikọ̀ agbábọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ látinú ìdíje la liga lórílẹ̀‐èdè spain ìyẹn alvaro rodriguez pẹ̀lú owó tó tó lò mílíọ̀nù lọ́nà márùndínlọ́gbọ̀n ó lé ọwọ́ méje pọ́ùn £25.7 million ó ní wọ́n fi gbé alayé yẹn lágbẹ̀tọ́ nìyẹn ó jẹ́ jáde yẹn kò kú bẹ́jọ́ dé pàápàá ikọ̀ ẹ̀ṣẹ̀ agbábọ́ọ̀lù chelsea ló tó di pé mo padà sọ́dọ̀ àgbà àti ikọ̀ ìbàṣì ikọ̀ agbábọ́ọ̀lù chelsea alẹ́jàdó.

0: tọ ǹjẹ́ ẹ kó ojúmọ́ ẹ kó ojúmọ́ ẹ tún kó ojúmọ́ mọ́ kí lọ yín.
1: Obama gbé kìtì ọbọ̀ gbé epo káwọn alẹ́
0: ọba ìtànú ẹ̀ ṣe yàn
1: sí ọ̀rọ̀ lọ́sàn-án anú mi ń ṣe ẹ́ ló ṣe káwọn ara alẹ́
0: ló bó ṣe ń sọ̀rọ̀
1: tó mọ̀ pọ̀ ní fáǹsì gbogbo fáǹsì tó ń lò èmi mú ni án
0: ìwọ̀n bẹ́ẹ̀ tó ń bẹ́ẹ̀ bínà fáànù mi kò dóru mú mi. Ẹ kú ojúmọ̀ ẹ kú ojúmọ̀ ẹ tún kú ojúmọ̀ mọ́ ní gbogbo àyè káyè tẹ ti ń gbọ́ wa lójúmọ̀ tòní ọ̀mí níbi tí erin méjì bá ti fi wó lúra wọn pìpìpì ọgbọ̀n kò sọ́mọdé tí ó gbéná wojú ẹran kò níjù o. Ẹ kú ojúmọ̀ ẹ kú ojúmọ̀ ẹ tún kú ojúmọ̀ mọ́ ní gbogbo àyè káyè tẹ ti ń gbọ́ wa lójúmọ̀ tòní ẹlẹ́mbẹ̀ ń wọ̀dẹ̀ ọ̀dà bí ó tún ti zẹ̀ kí mo wí ó tún ti zẹ̀
1: ó zẹ̀ ó zẹ̀ wọ́n ìṣọwọ́ tí oníṣe ń gbé mi lẹ́nu jẹ́ mẹ́ta
0: ẹ̀ tó láìyẹn mú
1: ó zẹ̀zẹ̀zẹ̀ ó zẹ̀
0: gidigidi
1: ọmọ yìí ó bad gan
0: rẹ́kọ̀dù
1: ọmọ ọ̀ta ni ẹ́
0: dára sí ọmọ inú lé nìwọ̀n ìtakọ̀ ló wà yìí. Bàtà àtúpalẹ̀ ìròyìn yóò tún máa ró pọlápọlá lójúbọ̀ tòní bá a bá ti ń san láàárọ̀ tòní ẹ̀gbọ́ ìró rẹ̀ yóò máa la àgbáyé já àwọn ọmọ ìdùnnú méjèèjì dájọ́ pé kí ni ọkọ̀ tí ó ti kí pọ̀ bí ìsàlẹ̀ jọ̀lọ́ọ̀fù náà lẹ́ ń gbóhùn wa ìsinmi ọ̀làrẹ̀wájú oyè wọlé for short. Ọjà
1: ìsinmi omidan Ọláyinka kò tiẹ̀ dùn lẹ́nu mi. Ìsinmi yẹn hard. Omidan Ọláyinka Ajayi Ajibade lè mi jẹ́ kojúmọ́.
0: Ọrẹ àti ọ̀nẹ́ ta àwọn ìwé ìròyìn tó ta bá náà àwọn jáde síwájú wa lójúmọ́ tòní wọ́n kó agbada àwọn jáde bí ẹni sọmọ ló kọ ni punch ń bẹ bí.
1: They bring the agbada outside like person that is doing naming ceremony tẹ̀wájú.
0: Ẹ kí ló bí.
1: They bring the agbada outside like the person that is doing naming ceremony.
0: Ìyá àgbà kan.
1: Àìdíà la nílò.
0: Ó wà òkè. Ìwé ìròyìn Punch ń bẹ lọ́dọ̀ tèmi Vangard ń bẹ ń bí Daily Post Daily Trust gbogbo wọn pátápátá ni wọ́n bá mi wá sóde lójúmọ̀ tòní ó yá gbé bọ́dì omi.
1: Èmi náà ní ìwé ìròyìn Daily Post mo ní Daily Trust mo ní Punch.
0: Ó ní Punch.
1: Mo ní Nigerian Tribune. Mo wá tún ní dúró dẹ́ kí n lọ sọ́wọ́ ìsàlẹ̀ mo ń bọ̀.
0: Ó wá tún
1: ní. Ẹ̀yà
0: gẹ̀gẹ̀ ọ̀mí bó o gbọ́ wò ó ṣe kẹ́ yẹ wò ní ọ̀tẹ̀lẹ̀ ó di wọ̀ nínú wẹ́rọ in the nation tó jáde lójúmọ̀ tòní kí ni wọ́n wí kí ni wọ́n sọ ń gbòòrò ayé bó ti ń lọ lájọ máa ganu sí i sáà ti sọ tẹ́lẹ̀ wípé bàtà àtúpalẹ̀ ròyìn yóò máa ro pọlápọlá lójúmọ̀ tòní bá a bá ti ń sán kínní ọ̀hún kó mele rẹ̀ kó máa pariwo tán tán ni o wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ̀ ti fojú sun ilégbèé tó ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá ìyẹn 10,000 jákèjádò àwọn ìpínlẹ̀ mẹ́rin lọ́tọ̀ọ̀tọ̀ tó ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ti mọ olúùlù ilẹ̀ wa bẹ́ẹ̀ ló ṣèlérí o wípé òun yóò pèsè òbítíbitì iṣẹ́ fún àwọn èèyàn tó ń lọ bí 300,000 ìyẹn 300,000 jobs english ni wọ́n fi ṣẹ̀rí ẹ̀ lójúmọ̀ tòní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́ ìṣẹ́gun ó mọ̀ ti jẹ́ kó di mímọ̀ bí ó ti ń ṣàlàyé ọ̀rọ̀ lọ́rin kí ni wọ́n ní ẹgbẹ́ láti pèsè àwọn ojúlẹ̀gbẹ́ tá a mọ̀ sí housing unit léyìí tó ń lọ bí 10,000 níye jákèjádò àwọn ìpínlẹ̀ mẹ́rin lọ́tọ̀ọ̀tọ̀ tí mo lùlù lẹ́wà lábújá o gẹ́gẹ́ bí o ti fi léde o ó ní ètò ọ̀hún ni yóò mọ̀ pèsè òbítíbitì iṣẹ́ tó ń lọ bí 300,000 fún àwọn tí ò tí rọwọ́ họrí lójúnà àti gbìyànjú àti pèsè ilégbè tó múnádókò fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lẹni tí nígbà tí ó ń sọ̀rọ̀ ọ̀hún ẹni tí ń ṣe akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lẹni tó sojú ààrẹ ìyẹn sẹ́nítọ̀ George Akume níbi ìṣíde ayẹyẹ kan èyí tí wọ́n pè ní 20th Africa International Housing Show èyí tí àpèkúrò ẹ̀ ń jẹ́ AIHS nílùú Àbújá o ibẹ̀ gangan ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló mọ̀ ti tẹpẹlẹ mọ́ wípé ètò èyí táwọn gbé dání tó ní ṣe pẹ̀lú sísọ ìrètí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà dọ̀tun oníkíní ọ̀hún ó ní yóò mọ̀ túmọ̀ tẹ̀síwájú déètì ìbútòrò àwọn orílẹ̀-èdè nàìjíríà pápá jùlọ gbogbo ìpínlẹ̀ tó ń bẹ lórílẹ̀-èdè yóò ní ṣùgbọ́n lásìkò yìí o ìpínlẹ̀ mẹ́rin lọ́tọ̀ọ̀tọ̀ tí mo lùlù lẹ̀ wá lábújá ni yóò mọ̀ ganu sí gbẹnu ṣe kíní ọ̀hún lọ́kọ̀ọ̀kan èjèèjì ọgbọ̀n bọ́lá ṣílẹ̀ the nation ló ṣẹ̀rí ẹ̀ lójúmọ̀ tòní ọ̀mí.
1: Ẹ jẹ́ mọ láti inú ìwé ìròyìn Daily Post tó jáde lójúmọ̀ tòní. Bákan náà ló tún bẹ nínú ìwé ìròyìn The Punch. Eléyìí tó ta bánà yẹ́rí-yẹ́rí bí àṣà Python.
0: Ọ̀gá ìlà
1: yìí lójúmọ̀ tòní. Yẹ́rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ṣèlérí. Òun ni àwọn yóò pèsè omi tó mọ́ gara fún àwọn olùgbé ìlú Àbújá. Gẹ́gẹ́ bí ààrẹ ẹni tí aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà aṣòfin Olúrẹ̀mí Tinubu tó ṣojú rẹ̀ lásìkò tí wọ́n ń ṣiṣọ́ lójú ìpèsè omi ni ti Buhari eleyi ti won pe ni Buhari Water Supply Network iyan ni joba ibile Buhari ni ojo isegun ti se na ode oni oni se wa ri o lati odun pipe seyin lo se wipe awon eniyan Buhari Usafa ati agbegbe re won o ro mi to da won o ri mu oni omi ti o saba mo gere ohun ni won mu oni sugbon wahala won nipa ipese omi ti dopin baye ke wa ni mo ni Buhari nikan ko ni mo ni Usafa nikan pelu gbogbo awon agbegbe to nbe ni ilu Abuja ni won ma ri omi to mo gara ni won ma ri mu emi ko mo so aya re lo so be lori ko are gba ti ni iwe royin the point to jade lojumo to ni
0: o fere gege o tun di won ninu iwe royin Nigeria Tribune to jade lojumo to ni omi kini won wi kini won so ni gboro aye lokoke jeje ogbori badu lo mo lanfani lati joko ipade apero pelu iko asoju ile America nibi ti won ti jumo jiroro lori bi nkan ti ri wuge wuge bi kini o bo ti ketan o lagbo ohun to ni se pelu oro eto abo nile wa Nigeria eni ti se olubadamoran apapo lori oro eto abo orilede Nigeria NSA iyen mola no ri badu ni o mo ti jade ti bombo o lojumo to ni bi o ti joko ipade apero pelu iko alagbara kan eyi ti won ni o wa lati ile America lojuna ati so okun ibasepo to nbe laarin ile America to orilede won Nigeria kikini ohun ko tun lele dan si o papa julo lati wo ojutu laila si ipenija oro eto abo leyi to nfi ile wa Nigeria lape iko ohun eyi ti won ni eni tin se igbakeje akowe si ile America lori oro to ni se pelu ile adulawo ta mo si US Assistant Secretary of State for African Affairs bi won ti fi ebo bi won ti fi gbe kini ohun lese yen Frank Garcia o ma je ko di mo wi pe igba kokore don yo lanfani lati se abewo si ile wa Nigeria lati gba to ti gba iku ida isakoso gege bi Assistant Secretary of State for African Affairs ni ile America o wa je ko di mo gege bi Malam Ribadu o si paya oro won o ni lori itakun abanidore Facebook re o je ko di mo wi pe ipade ohun lo mo foju so ati ri daju pe itesiwaju ohun ilo siwaju to ni tumo to lorin o mo tunbo gbopo si o laarin ile wa Nigeria ati ile America papa julo lati jumo sepo ki won si jumo wo ojutu lai lai si ipenija eyi to nfi eke eto abo orilede Nigeria la pe lo ni so ki o gba balance re abi Nigeria Tribune lo seri e laaro to ni omi
1: won ti pada na wogun adari agba ajo kan ta mo se Presidential Foreign Intervention Promotion Council PFIPC ni apekuru oruko won
0: eyun
1: Adeniyi Adeyemi gege bi ile ise amohunmaworan ti TVC se so won ni won na wa gan lati ari ase lati wo adajo Muhammad Umaro ti ile ejo giga apapo to be nilu Abuja wi pe e lo wo nsokoto e mu ntipa tipa bi o ba gba lero e mu nlile won ni bo tije wi pe number 12 ohun ni ejo re wa ni waju ile ejo Adeniyi Adeyemi ni won ni o se be ko yoju lasiko igbejo re agbejo ro re ohun lo lo soju fun ladejo ba pase ipe e lo wo nsokoto e lo hemu e fogu e ma fobo nile ejo e wo gbogbo egbogbo bo sora bo se bo o di wo ni ni iwe royin daily post jade lojumo to ni
0: o fere gege o mi dan tin dagbere gbere lori oda o mi for short bo ba gbo wo ske ye wo ni o tele o di wo ninu iwe royin leadership to jade lojumo to ni won ni ile igbimo asofin agbo orilede wa Nigeria mo ti ko ipako o si pe eyi ti won ni gomina Seyi Makinde nibi to ti ke gbajare se ti gbo ajo isokan agbaye ta mi si UN lati tona wadi ohun to ro mo atun to sokunfa isele ijinigbe bi won ti jin awon mo akeko kan gbe lo ni ipinle Oyo sugbon tori pada dola won ile igbimo asofin agbo orilede wa Nigeria ni ojo isegun ni won mo ti ko ipako si gbolohun won ipe yi ti won lo tenu gomina Seyi Makinde Seyi to se keji lowo ni pile Oyo 2.0 lo ma ganu si loko kejeji lasiko yo gomina Seyi Makinde be ba gbagbe e ja ran ile ti o wi pe ohun lo ma jade si bombo o bi o tin ke si ajo isokan agbaye lati tana wadi bi isele ijinigbe bi won ti ko awon ma akakoko ata won oluko won ti won si ji won gbe ni ifon na fonso bi eni egbin o ni ijoba ibile orire ni ipile ohun isugba o papa bi ogan bi gomina identification ni ohun lede be ni legbe ma so fi agbori lede yi lo hun na ba gba lenu e lo ba so dorin o oni egbo oni iru oro be ko ma to lati jade lenu gomina tori pe gbogbo igbese eyi ti won ti gbe lori oro hun papa julo bi won ti dola àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà àtàwọn olùkọ́ wọn ó níṣe ni ó ṣe àfihàn ìgbìyànjú tó gbọ́pọ̀ bí awẹrin léyìí tó wá o látọ̀dọ̀ lájọlájọ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè nàìjíríà wọn ni gbólóhùn ọ̀rọ̀ ọ̀hún òun lọ́mọ̀ jẹ́ àbákan o níbi tí wọ́n ti ń gbóṣù bàràbàǹdẹ̀ fún ààrẹ bọ́lá ahmed tinubu ikọ̀ ọmọ ogun orílẹ̀‐èdè nàìjíríà ti mọ́ lájọlájọ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò gbogbo fún àṣeyọrí èyí tí wọ́n ṣe aláìlẹ́gbẹ́ léyìí tí ó dóòlà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún àtàwọn olùkọ́ wọn lẹ́yìn tí wọ́n ti ṣáájú lo bí ọjọ́ mẹ́rìndínlọ́gọ́ta ìyẹn 56 days lákòlo ikọ̀ ajínigbé o pápá bí ọgọ́ ṣùgbọ́n báyìí o ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti kọ ìpàkọ́ sí ibi tí ṣèyí mákindé agbọ̀nbi tó dúró sí gangan wọ́n ní kinní ọ̀hún ó kù díẹ̀ káàtó ọgbà balance the leadership ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tó nípa.
1: ọlọ́gbà lẹ́nu ẹ̀ sọ́dọ̀ orin orin wo ni torí orin tó kọ ò nílù nínú o.
0: Ṣé oògùn acapella rí o lè freestyle na ṣé yẹn ti
1: yé. Ẹjẹ́ ń gbé ló ti ní ìwé ìròyìn Nàìjíríà Tribune tó jọjú
0: lójúmọ́
1: tò ní ṣẹ́rí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilé wa pẹ́tọ̀ wọ́n ti ní kó lọ jókòó bì kan náà wọ́n ní fáìlì yìí ẹjọ́ kó sì dáhùn kó máa gba èsì náà nígbà tá a máa tún ṣàgbéyẹ̀wò ohun yòókọ̀ ìyún kí là ń sọ ìwé àbádòfin tó ń pè fún ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ wọ́n ní ẹjẹ́ dáwọ́ dúró lórí ẹ̀ náà ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ni wọ́n ti wá ń wòye láti ṣe àtúngbéyẹ̀wò àgbékalẹ̀ tó fẹ́ faramọ́ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ eléyìí tíjọba àpapọ̀ tari síwájú wọn wọ́n ní ṣe rí tíjọba àpapọ̀ gbé wáyé ẹjẹ́ bójú wo ó fẹ́ dàbí pé ó láwọn àǹfààní tó pọ̀ nínú ẹjẹ́ sì fi ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ẹjẹ́ fílẹ̀ náà ṣe wá rí ìfẹnukò yìí ló wáyé ní àsìkò ìjókòó ilé lọ́jọ́ ìṣẹ́gun lẹ́yìn ìgbà tí àwọn aṣòfin tí wọ́n ti ṣe àgbéyẹ̀wò ìwé àbá tó ń pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ fún ẹ̀sà ti ṣe àgbéyẹ̀wò rẹ̀ lálàkọ́kọ́ wọ́n tún ti ṣe àgbéyẹ̀wò rẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì ṣùgbọ́n wọ́n ní ẹlẹ́ẹ̀kejì yìí ẹjẹ́ sì pàtì nà ẹjẹ́ wá ṣe àgbéyẹ̀wò ìwé àbá eléyìí tí wọ́n tarí síwájú wa yìí tá a wá rí àwọn àǹfààní eléyìí tó pọ̀ nínú rẹ̀ yìí wọ́n wá tarí ìwé ọ̀hún wọ́n tarí rẹ̀ sí ìgbìmọ̀ ilé tó ń rí sí àtúngbéyẹ̀wò ọ̀rọ̀ òfin ìyún Committee on Constitutional Review láti lọ ṣiṣẹ́ lórí rẹ̀ iléwájú kò di mímọ̀ pé àwọn ti dáwọ́ dúró ná lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ láti lè rí pé àwọn dojú kọ ìwé àbá tíjọba àpapọ̀ taari síwájú àwọn Nigerian Tribune ló sọ ọ́ di mímọ́.
0: Omi ìgbọ́dẹ̀ ti ń pariwo fọ̀nà tó ń tẹnumọ́ kinní ọ̀hún ó fi hàn wípé ọkàwé gan-an àbí ìwé kà ó.
1: Méjèèjì
0: ni o kàwé ìwé kà o anyway
1: omi ẹ̀kọ́
0: náà ni ẹ jẹ́ wọn lọ sójú ọjà pápákọ̀ abiyogun ká lọ mọ́jà ti ń bẹ lórí igbákò ọgbà bẹ́ẹ̀ tá a bá ti padà dé àtúpalẹ̀ ròyìn ó sì ń tẹ̀síwájú bá ti kọ̀wé rẹ̀ tí ò ní ta wọn ò ní ta tí ọ̀dà ti wà gbá ọfẹ́ èwo ni ọyàn yẹn.
1: Kò sí nǹkan tí ò borin lọ tó bá ti ní bíìtì láàfin
0: dé o ya mosu ka ati tree
1: jalo ta ni. Ọmọ ajo si fi wọn lẹ naija kọ iwọ gbe fi ayan
0: ayan si. Ayan ayan.
1: Ọmọ ajo.
0: Ẹ jọ bóyá kò pe ránṣẹ́ pe Victor kò bẹ̀ ṣe bíìtì.
1: Yóò borin jẹ ni o.
0: Yóò ó máa bíìtì si.
1: Ó máa borin jẹ. Ẹja lọ polówó ọjà.
0: Ẹja lọ tajà. À ń bọ̀.
2: Ferobin iron and care be good for your body, ṣe you hear?
3: Wake up, feel strong, feel free with Ferobin. Iron for you and me. Ferobin is a product of Fitzin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferobin, the ideal blood builder.
4: You love food, but hate the discomfort that comes after? The indigestion that ruins your mood. Don't let stomach discomfort control your day. Gascol Antacid delivers fast relief you can feel. It neutralizes excess stomach acid quickly, helping you get back to what matters. It's effective, affordable, and easy to find. No stress, just relief. Choose comfort, choose confidence. Available in pharmacies near you. Gascol Antacid, fast relief, full comfort. Gascol is a product of Fitzin Healthcare PLC.
5: Arun si ti rojo ore
6: Jesu Christ ore tun ti de o

0: kalẹ̀ sí ọ̀tẹ́ ìdílé.
1: Fọmọ́ṣá road, Ìlọrin Kwara State.
0: Pẹ̀lú akọrí.
1: My door must open.
0: Ilẹ̀kùn mi gbọ́dọ̀ sí.
1: Gbogbo ọjọ́ Friday kẹta nínú oṣù la máa ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run lọ́nà tó yàtọ̀.
0: Nínú orin yìí
1: àti àdúrà
0: tó ti àsọtẹ́lẹ̀ látẹnu wòlíì rẹ̀.
1: Nínú gbọ̀ngàn Art and Culture.
0: Àdójúkọ
1: IDS Ìlọrin.
0: Aago mẹ́wàá àṣálẹ̀ lẹ̀tọ̀ yóò máa bẹ̀rẹ̀.
1: Àwọn tí Olúwa máa lò fún wa ni.
0: Victor Wells.
1: Evangelist Karim Omotosho.
0: Lady Evangelist Debbie Paul.
1: Lady Evangelist
0: Jay Mercy.
1: Àti Lady Evangelist
0: Mercy and Grace.
1: Bákan náà
0: ni Olúwa tún máa lo ìránṣẹ́ rẹ̀.
1: Prophet Oke Bọ̀.
0: Fún ìrónilágbára àwọn ọ̀dọ́.
1: Youth Empowerment.
0: Nípa ìpínfúnni.
1: Hello Daddy.
0: 09033379533.
1: Jésù ń retí rẹ̀.
0: Má ṣàlàyé wá.
2: Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ẹ̀kọ́ rere ni ìdókòwò tó dára jùlọ. Ẹ̀yí òbí àti alágbàtọ́.
3: Ẹ wá gbọ́ o.
2: Divine Wisdom Academy. Ilé ẹ̀kọ́ ìmọ̀ àti ọgbọ́n. Níbi tí a ti ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ lọ́nà tí wọn yóò fi lè di aṣíwájú rere lọ́jọ́ ọ̀la.
3: Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Crèche, Nursery, Primary
2: tó fi dé àṣeyege Secondary School.
3: Ilé ẹ̀kọ́ Divine Wisdom Academy ta àwọn akẹgbẹ́ ẹ̀yọ.
2: Pẹ̀lú àyíká tó mọ́ tónítóní tó sì dára fún ẹ̀kọ́.
3: Ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà ìgbàlódé.
2: Àwọn olùkọ́ tó ní ìmọ̀ àti ìrírí.
3: Yàrá ìkẹ́kọ̀ọ́ tó mú ìgbẹ̀kọ́ rọrùn.
2: Ìyẹn nìkan ká o.
3: À ń lo British curriculum àti Nigerian curriculum
2: láti mú kí ọmọ yín lè díje pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn lágbàáyé.
3: A tún gbàgbọ́ nínú child centered learning,
2: Montessori mixed curriculum.
3: Àwọn eré ìdárayá tó ń fún ọmọlókun àtágbára bí wọ́n ṣe ń dàgbà.
2: Àyè ti wá ṣí sílẹ̀ báyìí o.
3: Láti forúkọ àwọn ọmọ yín sílẹ̀.
2: Divine Wisdom Academy wà ní Aladi Adura Street off Air Force Quarters.
3: Gbagba Ìlọrin lẹ́yìn Emirates Mall.
2: Láti bèrè àlàyé sí 0806-266-6487
3: àti 0706-841-0823.
2: Divine Wisdom Academy.
3: Àwa là ń kó àwọn aṣáájú ọjọ́ ọ̀la.
4: Tọ́ ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa ilẹ̀ gbé polówó ọjà yín wá kẹ́ fi gbogbo ara ṣàjẹ́ bí ṣẹṣẹ fún ẹja sáré mú kinní ọ̀hún pàápàá káre kú o lórí ìkọ́ tí a ò ní ta wọn ní tan tí ọ̀dá sí wa ń gbà ọ̀mí ó di wọ̀ nínú ìwé ìròyìn pọ́ǹchì yèé mà tó gbẹnu tán torí ìròyìn tó yọ gangboro sójú ọpọ́ tí ń bẹ wájú mi yìí ìròyìn tó gba omijé lójú abiyamọ gbá àmọ́ ni o wọn ní iléeṣẹ́ ọlọ́pàá mọ̀ ti fìdí ikú àgbẹ̀ roko bọ́dúndé kan ní ìpínlẹ̀ Kwara wọn mọ̀ fi ikú ìdí ikú rẹ̀ wọn mọ̀ fi múlẹ̀ o bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìwádìí lórí ikú èyí tó pa àgbẹ̀ ọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara ni wọ́n mọ̀ ti fìdí ikú àgbẹ̀ roko bọ́dúndé kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Azeez Garuba níjọba ìbílẹ̀ ìsìn ní ìpínlẹ̀ yìí wọ́n mọ̀ fi múlẹ̀ o bẹ́ẹ̀ ni wọ́n ti sọ lójú ìgbésẹ̀ àkànṣe títan náà wádìí ohun tó rọ̀ mọ́ kinní ọ̀hún àti ohun tí ó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ làlúrí náà ẹni tí ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara alàgbà Òjó Adékìmí ni ó mọ̀ pàṣẹ o fún ẹ̀ka èyí tí wọ́n pè ní State Criminal Investigation Department láti gbé ìgbésẹ̀ pàápàá bí ọgán kí wọ́n sì jáwé sóbì ìgbésẹ̀ wọn láti tanná wádìí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà o kí wọ́n sì dájú pé wọ́n fakọ̀ mọ́ òkun ọ̀rọ̀ náà yọ àti pé gbogbo àwọn èèyàn tí ajé ìwà ìbàjẹ́ ọ̀hún tó bá ṣẹmọ lórí wọ́n jó lámbá pa níwájú òfin ẹjẹ́ wọn wípé ìpínlẹ̀ Kwara ibẹ̀ gangan ni wọ́n máa ń pe bí o àṣẹ náà ló máa fojú léde o nínú àtẹ̀jáde kan èyí tí wọ́n fi léde ní ọjọ́ ìṣẹ́gun gbàtọ́wọ́ ẹni tí ṣe alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara ìyẹn arábìnrin Adétọ̀hún Ejìrẹ́ Adéyẹmí kọ́lọ́hún ó ṣàánú ni yéé mà tó gbẹnu tá àgbá kan ìròyìn gbà ní pọ́ǹchì ló gbé o ló ganu sí láàárọ̀ yìí.
5: ó yá jẹ́ ń gbé àwọn ìròyìn wọ̀nyí gba express
4: gbọ́dọ̀
5: lè yá kọ́mọ́kọ́mọ́
4: jẹ́
5: wẹ́rí ẹgbẹ́ òṣèlú adc wọ́n ti rí ẹni tí ó jẹ́ alága àpapọ̀ wọn nọ́fíù bàlá gòǹbé wọ́n ní kó tètè kó sọ fún igbákejì ààrẹ ilé wa tẹ́lẹ̀ rí àtiku abubakar kó dẹ́kun ṣíṣe ìkéde ara rẹ̀ gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ lábẹ́ ẹ̀sìn ẹgbẹ́ òṣèlú náà àtẹ̀jáde tí wọ́n tari síta lọ́jọ́ ìṣẹ́gun nọ́fíù ó jẹ́ kó di mímọ̀ ó ní àtiku abubakar ó ní is not and has never been the adc presidential candidate ní pé òun kọ́ ni olùdíje sípò ààrẹ lábẹ́ ẹ̀sìn ẹgbẹ́ òṣèlú àwọn lásìkò ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ó tẹ̀wájú ó ní kí wọ́n sì rọ àtìkù kó dẹ́kun lílo orúkọ ẹgbẹ́ àti lógún ẹgbẹ́ àti àwọn ohun tó jẹ́ ohun èlò ẹgbẹ́ láti máa fi kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ ọ̀hún bákan náà àjọ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ti kéde pé àwọn ti dóòlà àgbẹ̀ kan ọ̀wọ́ adé mátìwẹ́ ní tí àwọn ajínigbé jí gbé iyan ni agbegbe budu igbojaye budu are iyun ni ipele awon won ni awon ti ri pada lasiko akose ise kan eleyi ti awon se oro yi ni won so gba ti enu agbenuso fun ajo lopa ipele oyo dsp ayanlade olayinka so fe mu nbe
4: ohun eh oda je sare jole mo papapa tori eh o mi dan ko lo mo sanu wa mo ni express ni walai eh tayo ko wo ni jo o di wo ninu wero yin daily post to jade lojumo tun e tete dasi kini ohun o bibe ko se se ki owo ori epo betiron te mo diesel ki kini ohun ko gbenu soke ah egbe ipman lo fo kenki oro se ti gbo ijoba apapo pelu bi ile ise bo ifoku dangote bi o se gunle tita epo ni owo dollar o won ni egbe kan yi ta mo si independent petroleum Marketers Association of Nigeria ti ape kuru re nje IPMA ni won mo ti jawe aki wowo o wi pe o mo sese o ke ye ti won ta betiro diesel atawon ohun elo epo miran o se kikini ohun ko mo lo soke ko si gbenu soke gangan o bi kobula jingo gege bi won ti fi lede won ni pelu bi le ise bo ifoko dangote bo se gunle English ni won fi seri e sale of refined product in dollars yeah anything she agbenu so fun egbe ipman iyan chinedo okadike ni o mo fokan ke oro n si gboro aye lasiko ti won foro je wa o pelu awon onigegera ni ojo isegun lo ni so ki ogba balance re daily post lo seri e
5: la ro ti ni egbe express road gege bi won ti kede wi pe oko we egbe NURTW ka ti ipinle eko to ba jiboye ti gbogbo eyan mo si jaya po ti padanu emi re lasiko ti awon agbeboja ti won se be se lo se ni ipinle eko iroyin fi ye wa pe won se akolu si ni asale ojo eko lasiko to nbo lati agbegbe to dagba si iyen ni friday ye won ni lawon ati lawi ba da duro ti won si sina boya oko re eleyi ti o mu ki oko hun ki o ni ogbe ata ibo to po lopo yan ti won ni gbeyin gbeyin akowe egbe NURTW ni ipinle eko awon o ti se be jade laye ba ko na ni owo ajo lopa o ti ti awon eniyan meji kan ti awon ma nse fayawo eya re eniyan iyen ni ipinle Benue won je ko di mimo won ni asiri awon ara bi ohun lo se be tu leyin iwadi to yaranti ti ajo lopa ti won se ti won si se be wo won sokoto e wo daily post lo so yun di mimo
4: ore je wo ma lo tarata si abala keje twitter pe ni abala lame to alayo lanfani
5: I express yun oko nsi se ma se bayi
4: eh boya doti no doti ti le ko si pipe yen
5: mo ti clear
4: doti e jamo lo si keje to ta pe ni abala lami to alayo lanfani lati so fin pe lami to awon ti wa ni kale agbo lenu bi ja taja ta ojo bo ni la kaye iyen correct usain ablasis
5: omo to sho
4: awon la ngba lale jo laaro to ni e mo wa gbagbe pe iwoye alejo wa te mo iwoye eyin ara ale be ba ti lanfani lati da si awon iroyin ti aba na nbe si waju lami to wa o je iwoye ti yin ati se lami to wa o yato si iwoye ta wa ta je atokun ati ti kan ni diamond 8.7 fm oga akorin agbe wa wole ambo eyin ara le la

Exotic Hotel yàtọ̀ gẹ́gẹ́ láwùjọ àwọn ilé ìtura. Ṣé ti ìlànà ìkíni ká àbọ̀ wa ni ká sọ ni? Àbí ti yàrá wa tí ó kún fọ́fọ́ fún gbogbo ohun èlò tí ẹ nílò láti gbafẹ́? Yóò sì tún ní ààyè tí ó fẹ̀ dáradára. Ẹ wá jẹ̀gbádùn àwọn oúnjẹ aládìndò láti ọwọ́ aláṣẹ tó mọ kú tó pọ̀bẹ̀. Pẹ̀lú ìlànà oúnjẹ búrú fúnra rẹ̀ buffet láràárọ̀. Àwọn ààyè ìgbafẹ́ wa ń kọ́ bí lobby bar, ibi tí a ó tún ti máa ṣe àṣálẹ̀ karaoke lálaalẹ́ Friday. Bákan náà ni a ní VIP àti VVIP lounge. Fún ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú, ọgbà tí ẹ ti lè wẹ̀ bí òmùwẹ̀ poolside. Ó tún bẹ ní ilé ìtura Wingate Exotic. Àwọn gbọ̀ngàn ìṣayẹyẹ tí ó gba ọ̀pẹ̀ ró tún bẹ ní ilé ìtura tiwa. Ìdí rèé ní ilé ìtura Wingate Exotic Hotel tó fi jẹ́ ilé ìtura onírọ̀rùn márùn-ún. Ètò ààbò tó dájú tún bẹ ní ilé ìtura Wingate Exotic. A wà ní kilometer 10 University of Ilorin Road nítòsí Àjànàkú bus stop, Ilorin,

0: ìfonífojì la ó gbé sókè gbogbo òkè ńlá àti kéékèèké la ó rẹ̀ sílẹ̀ wíwọ́ la ó sọ di títọ́ àti ọ̀nà pálapàla la ó sọ di títẹ́jú ìjọkírùbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin pé gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àgórí rẹ̀ ní Alpha Car gbogbo ẹni tí a ti lè láti ọjọ́ tó pẹ́ lọ́dọ̀ kan tàbí òmíràn ó yá ẹgbà ìtúsílẹ̀ ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọkírùbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin síbẹ̀ ní òpópónà mọ́rẹ́tàlá nínú ìlọrin bẹ̀rẹ̀ ní déédé aago márùn ìrọ̀lẹ́ àwùjọ ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé má ṣaláìsí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan.
1: Church Leader and Minister Fellowship of Nigeria present 2026 National Conference. Akori National Conference todun ni the Church and the State of the Nation Ijo ati Ipinle Orilede. Olorun lori ijo ndode o lati gba olowo ogun gbogbo iponju ati aini fokanbalẹ tin borilede fira. Wednesday 15 titi the Friday 17 July odun ti a wa ninu re yi ojo meta gbako ni eto yo ma waye. Mese owuro ni eto yo ma bere Ifenu Emmanuel Baptist Church Saboke Ilorin Kwara State. Baba wa Reverend Dr. Isaac Fadeyi National President ma wa nibe ni ojo na. Announcer Pastor Peter Oladipupo National PRO Jesu lo le gbalejo agba together we make a difference for Christ Jesu nrede ho.

0: ibi ti eto yi tin waye ni Olalomi Hospital to wa ni agbegbe Stadium Road nilu Ilorin ago meso wuro si merin role lojojumo ni eto yi fi waye o fun ekunrere alaye e pe ajo Benjamin Franklin Eye Foundation sori aro ibanisoro yi 08032622377 ajo Benjamin Franklin Eye Foundation ni olukede
1: la me to eje kajo foju sunukun wo kajo foye pe eyin ojo ko eje kajo foju sunukun wo
2: to e ka bo pada lati e ka ipolowo oja wa eh oro ken yara le lati ba wa da sin tin be nle yi ai a fi onu olohun be yen mo ya so to e mo ya so si koko mejeji ti lami to wa ti ba wa so foju sunu ku na ni keyin na ba wa da si e mo wa soro ko ba kun pe ko be ti re mo se akolo ni tarata se ni kene ti a o ni ta 09136556952 e ka ro
3: hello oruko temi ni Ibrahim Ogausu lati Gangare
2: o ye da suru yin
3: emi o din to buru nbe ni pa ara ti seyi makinde so tori ta ba wo ni ko eto ajin ni gbe yi e ri pa ati akolo yo gan ati gan ati kwara gbe sin won dada amo ariwo awon oyo po dada an pariwo ka giri so ti joba papo na fi wa da si fun won eyin e wo seyi makinde le lady oyo state o wa di ko di president o le pe nkan ka ka tele e ri pe nkan ona a yo je jo mo dun yan lokan gba ta di je pe egbe won papo mara won iyan kokko mu ipura dani na ta ba wo dada wo e ri pe true pe wan lo number nikan ina na fi search awon ni yo na fi kokolopo awon mo yin na fi ko awon wa ni koto teyin na ba yonda awon to wa lowo yin o awa no ni yonda awon yawo yin at awon omo wa to wa lowo wa ta fi jaja segun ni be iwula na ti wa lo loyo state yen na ki o ba lo Kwara state ko gba awon mo Kwara na wa le e wa to se ta Kwara ti wa nbe ara lati ti wa na gomina kule Kwara state ka na oba joba ni meeting ni papo fa
2: Order on my journal and the Quara City Diamond Gepemuki. All right, Sean Fuiway, 09136556952. WhatsApp line, Lisha, one number 09136556864. Hello,
4: Ekaro. No, your WhatsApp number. Oni Ekaro, ye a token. Oni Lori be Gemini, Milio, or your shake, Kissy, I just shock one. But ye, Lati, she, why did she regime be on the quality? I care, cotton, what you bring up in your yo. I want lyric, we go me no ring, cocker, see, I will do me or ye. Oni, and again, I wonder if we go me no ye. Is the helping other a bone lap a bell? Oni, sugar, go me no. Ti saju dupe lowo are ati awon ajo eleto abo leyin gba ti won ri itusile awon eniyan gba won ni ka ma gbagbe pe gomina ni olori awon aso alabo ipinle re ki olorun ko bukun ile de Nigeria engineer Abdulkeem Hussein Akekewe lati agbaje
2: ara iseun fun iwoye ti yin etunmo 09136556952 hello ekaro
5: hello ekaro
2: eseun o
5: alantaye olooruko mi
2: lati
5: lo
2: e das royin
5: se o se ni ami pe gbogbo ga tun sele ni Nigeria o sele te ri pe ni awon to wa ni joba atata fun joba awa lo to ko yin da do wa leji e meji ori case ka ke do lo pa mo lo wo ni kaka re mo mu te mo te fi ta ro bi te o de nke pe ni yike ji ta do se fe yin e wa me ni yen so clear so fa wa ra lo ibere ara lo ajamo ra to ko e do den so yin se pe ke je si ni all indicate wa pe ni je si yo fake about the fake me awon ti won dal ko to ti mo ya ona je ko yin se pe e je se budget fun to lo office te gba won ya te wa ni fake te wa mo to wa je pe so lo jade te wa ni ibe ni se ko se ba fe ka ri ni pe won pe awon mi je ko mo mi je but I gba mi la ko step aside ko mi pare fun skete o ni tete kan mo te lo yin su fa governor yo tẹ́bí adúgbò ọlọ́run pé àwọn ìtọ́jú bí wọ́n ti fún akalẹ̀ gbogbo à ń pe international body bá ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀sà ká máa jẹ àwọn tó bá wà nídìí gbogbo rọ́bìsì ní kọ́ stọ́ọ̀pù ni tẹ̀lé mú nàìjíríà progressive kí la fẹ́ fi international investigators investigators la fẹ́ ṣe government táwọn olùṣẹ́ nàìjíríà ká ní tẹ́ra wọn lọ́wọ́ gbàdúrà nàìjíríà.
2: Ààrẹ ṣeun fún ìwòye ti yín. 09136556952
4: wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ fún bí wọ́n ṣe tètè dá sí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé àwọn ìjọba ìpínlẹ̀ Kwara láti ṣe bákan náà ọ̀nà ìbò àbáyá yusuf agaka ìsàlẹ̀ fúlàní ìlọrin ni wọ́n fi yan ránṣẹ́.
2: Ẹ ṣeun fún ìwòye tí ń lọ. Ẹ̀lọ́ ẹ̀ka àrò.
6: Ẹ̀ka àrò.

0: Ìmọ̀ technology ti sún sọ́wọ́ iwájú. Ẹ̀rọ ìgbàlódé tí wọ́n pòókò rẹ̀ ní Therapy 90 machine ni wọ́n kó wọ̀lú dé bàbí láti ilẹ̀ òkèèrè. Èyí tí wọ́n fi ń ṣàyẹ̀wò ara lọ́kan òjọ̀ kan. Therapy 90. Èyíkéyìí àìsàn ara tẹ́ ẹ bá ní.
1: Ẹ̀ṣá ti gbẹ́sẹ̀ lórí ẹ̀rọ Therapy 90 machine.
0: Lọ́gán ni ó mọ ṣàtúnṣe àgọ́ ara yín. Gbogbo àwọn sẹ́ẹ̀lì ara tó ti kú ni ó sọ ọ̀dọ̀tún. Àwọn vein tó ti dí ni ó fọ̀ mọ́ ṣáká. Tẹ́jẹ̀ ó sì máa lọ sí gbogbo ibi tó yẹ kó lọ lágọ̀ọ́ ara. Àǹfààní wà fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ ṣàyẹ̀wò lọ́fíìsì wa. Pẹ̀lú owó tí ò gara. Àbẹ́yìn fẹ́ ra ẹ̀rọ Therapy 90 machine. Tẹ́sì máa lò ó fúnra yín. Àbí ẹ̀yin fẹ́ jẹ́ alágbàtà. Ẹ̀kan sí wa lọ́fíìsì wa tó wà ní number 3 Oro Road.
1: Àkọlọ́pọ̀ Moye Plaza.
0: Off Taiwo Òkè Ìlọrin.
1: Ẹ tún lè kàn sí wa ní Àjàsẹ́ Ẹ̀kọ́ Road. Kwara Express Area. Behind Bob Shege Photo. Ofa Garage Ìlọrin.
0: A tún wà ní number 72 Stadium Road. Beside Stadium Complex Rear Gate Ìlọrin. Ẹ pè sórí number yìí 09039254939 tàbí 08035805688 àti 08132309593.
2: Táyé báyé ká máa báyé yí ni o. Ibi táyé báyé sí ni kéèyàn máa báyé tọ̀. Ẹ gbọ́ mi dáadáa bí mo ṣe ń báyé sọ̀rọ̀ lásìkò yìí. Ibikíbi tí a bá ti láǹfààní ẹ̀ ti gbọ́ ohun ẹnu mi. Nǹkan tó nítumọ̀ tó ṣe pàtàkì kan ni mo wá fún yín. Ọlọ́run mọ̀ fẹ́ àìsàn dìwà mọ́lẹ̀. Ọlọ́run mọ̀ fi ṣe ara wa dìwà. Tí nǹkan méjèèjì bá ti kọlu ẹ̀dá, méjì ni jẹ́jẹ́jẹ́ tẹ́dà ń wá káàkì. Ẹ̀dá fẹ́ jẹun, ẹ̀dá fẹ́ jẹ nǹkan. Bí èèyàn bá jẹ̀jẹ́ kú jẹ àti jẹ́ n tó fẹ́ jẹ́, yóò dìnira. Bí ìnira bá wá wọlé kí ló fà á, àìlera ni máa ń fà nira. Kí àìlera yẹn má fa ìnira, ẹ wá gbọ́ mi. Àwọn kan ti lọ nínú ìmọ̀ ìjìnlẹ̀ tó ti pọ̀ gidigidi gan. Àwọn ọmọ ti wá nílẹ̀ Nàìjíríà. Àwọn náà ti bá wọn tọwọ́ bọ̀. Wọ́n tọwọ́ bọ̀, wọ́n gbé wálé. Wọ́n ní kò lè ṣe wá láǹfààní. Ó ní mo ṣe ń sọ fún yín pé ní àsìkò yìí ẹ gbọ́dọ̀ fi ṣeré. Kí ni mo mú wá fún yín? Nǹkan ayọ̀ gidigidi gan ni. À ń pè Mastin yìí. À ń pè ní Therapy 90 machine. Ṣé ẹ rí Therapy 90 machine yìí? Ìmọ̀ ìgbàlódé méjì lọ papọ̀ sójú kan. Àkọ́kọ́ ni PEMF. Pulse electromagnetic field. Ẹlẹ́ẹ̀kejì ni Terra Earth Wave Technology. Ṣé ẹ rí kinní ni wọ́n ń pè ní gbẹ́sẹ̀ lé kó gba òsàn. Bí o bá ti gbẹ́sẹ̀ lé báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo àwọn ibi tó jẹ́ pé wọ́n ti lò, ibi tó jẹ́ pé wọ́n ti kú, àwọn iṣan ara tó jẹ́ pé ẹ̀jọ̀ gbabẹ̀ lọ bó ṣe kó gbabẹ̀ lọ, àwọn cells tó ti kú lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa gbéra. Ọwọ́ wa ń kúrìrì ni o, ẹsẹ̀ ń kúrìrì ni o, ìfúnpá wa ń ga ni o, ṣúgà ara tí ò géèjì àbọ̀ pọ̀ jù àbí kò tó. Therapy 90 machine ohun gangan ni wọ́n pè ní ṣàgbàde wẹ́sà. Àwọn tí wọ́n ti lò, wọ́n ti dá nǹkan mọ̀, wọ́n ti mọ bó ṣe ń lọ. Yóò dá àgọ́ ara padà sí bó ṣe yẹ kó wà lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀. Bí ìwọ bá wá fẹ́ lo Therapy 90 machine, àwọn ọ́fíìsì ti wà bíi mẹ́rin kó lè bá rọrùn fáwọn èèyàn. Ìní wọ́n kà fún o. Ẹ̀mẹ́ta ni kíní ìpín sí àwọn tí wọ́n fẹ́ lo Therapy 90 machine. Àwọn tí wọ́n fẹ́ jí alágbàtà ẹ̀ pé ìwọ náà fẹ́ máa ta káàkiri kọ́ máa múròyìn ayọ̀ káàkiri lọ báwọn èèyàn nílé. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àwọn tí wọ́n fẹ́ darapọ̀ pẹ̀lú wa ní ilé iṣẹ́ yìí. Ẹ gbọ́ mi dáadáa, àwọn àdírẹ́sì tí wọ́n kà fún yín. Ẹ máa bọ̀ wá lo Therapy 90 machine yìí lọ́fíìsì wa kẹ́ ẹ gbà pé technology ti take over. Àwọn àdírẹ́sì ibi tí ẹ lè wá wá sí láti wá lò, láti wá rà, láti wá jẹ́ alágbàtà Therapy 90 machine lélẹ̀. Àkọ́kọ́ number 3 Oro Road Olive Life Office Akọ́lápọ̀ Moye Plaza Off Taiwo Òkè Ìlọrin. Ẹlẹ́ẹ̀kejì ní Àjàsẹ́ Ìpó Road Kwara Express Area Behind Bob Shege Photo of a Garage Ìlọrin. Ẹlẹ́ẹ̀kẹta ní number 72 Stadium Road Beside Stadium Complex Rear Gate Ìlọrin. Àwọn nọ́mbà tí mo wá fẹ́ pè fún yẹn kọ́ wọ́n sílẹ̀ dáadáa. Yóò wúlò ẹgbẹ́ wọn láago pé Therapy 90 machine ẹ ti gbọ́n pa ẹ̀. 09039254939. Ẹlẹ́ẹ̀kejì ní 08035805688. Ẹlẹ́ẹ̀kẹta 08132309593. Therapy 90 machine. Bó o ló ti ń ṣe yín dáàdì mami, ẹ̀yin àǹtí mi gbogbo àtẹ̀yìn bọ̀dá mi gbogbo. Ẹ gbé lọ bá Therapy 90 machine. Ẹ kásẹ̀ lé machine yìí. Kẹ́ẹ̀sì gbàwòsàn technology ṣá ẹ gbé fún nípa ti Therapy 90 machine. Àwọn tó ti jẹ fàǹfààní ẹ wọ́n ń jẹ lọ́wọ́, wọ́n tún ń ròyìn ẹ. Ẹyin náà lọ́bẹ̀ kẹ lọ sọ pé ní kẹ lọ sọ pé ayé dáadé pẹ̀lú technology. Therapy 90 machine.
3: Once upon a time in the media space, listeners all over went on a desperate search for a priceless gem. It was a search for a treasure like no other. But the farther they dug, the more difficult the task was, until they found diamond.
4: Host on the Wednesday edition of the Diamond Breakfast Show.
5: You're welcome once again to the editors and...
4: All right, you're welcome in Diamond Moments. I come to your way every week.
6: Today.
3: There it was. Diamond 88.7 FM, a rare and valuable radio frequency. With this discovery, the search was over and maximum satisfaction guaranteed. Diamond 88.7 FM. We shine supreme.
6: The shape of the Nigerian state just now has all the capacities and possibilities of blessing in a disastrous and pestilential aqua.
7: I'm proud of Nigeria despite the challenges. I had an American green card. I gave it up. I'm not excited about it. If I was crazy about it, I would keep my green card and eventually qualify for citizenship.
8: More than ever before in the history of our nation, this is the worst instability we are facing. In fact, this is worse than the civil war. Today, there are a lot of misgiving, a lot of misinterpretations of what is happening. We cannot pretend that we are capable of confronting the situation in our hands.
9: Editor's Hangout, where journalists gather to dissect the pulse of our world. We are not just reporters, we are the guardians of truth and justice. With our pens and mouth sharp enough to pierce through society ills for humanity and a better country. Don't miss out, because when journalists speak, the world listens. Tune in to your Shining Supreme radio station and be part of a conversation every Wednesday from 11 o'clock to 12 noon. Editor's Hangout, the meeting point of journalist by journalist for humanity, society, and the country.

0: Aspapa omo pope onimoji igbati gbangba to wa debun gedere
1: ayo ati idunu yin lo je wa logun
2: we happy people we make you happy
1: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
0: After working kí ló kù ìgbádùn ló kù tá wá jẹ́. After working.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ́ tó yọ.
0: Ṣé Ọlọ́run òwòjú mi jẹ́?
3: Àwọn tí wàá yàn.
1: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
0: Ṣé Ọlọ́run.

Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rè ní ẹkùn rẹ̀. Ìjọba àpapọ̀ ilẹ̀ ayé ti kéde ìgbésẹ̀ rẹ̀ láti pèsè ìlànà ìwò tẹlifíṣàn ìgbàlódé tí amúlẹ̀ yìí yóò náfààní láti máa wo ìkànnì tẹlifíṣàn tótó 100 lọ́fẹ̀ẹ́ padà fojúsùn wípé ètò ọ̀hún ni àwọn ilégbèé amúlẹ̀ yìí tí wọ́n tó 140,000 yóò jẹ́ àǹfààní ètò ọ̀hún tó wà lára ìgbésẹ̀ akin láti lọ sí ìlànà mìíràn lórí ọ̀rọ̀ tẹlifíṣàn. Ètò ọ̀hún ó ní àjọ ìjọba lẹ́yìn tó mójútó ìbá tó mójútó sísọ̀rọ̀ lórí afẹ́fẹ́ NBC ṣe

àgbékalẹ̀ rẹ̀ a jẹ́ kí a mọ̀lẹ́yẹ ní àǹfààní sí ìlànà tẹlifíṣàn ìgbàlódé ìlàrí àgbà àjọ nbc charles ebuebo ṣàlàyé ipò ìgbésẹ̀ náà òun fẹ́ fi ṣe ìrọ́pò sáà tẹlifíṣàn wíwò láyé àtijọ́ gẹ́gẹ́ bí ó ṣe wí ó tẹnumọ́ pé tí ọ̀hún wọ́n ṣe ṣe fìlọ́lẹ̀ rẹ̀ ní àwọn ìpínlẹ̀ méje tó sì jẹ́ wípé àwọn iná àǹfààní láti wo ìkànnì mẹ́rìnléní ogún sí méjì lé ní ọgbọ̀n lọ́fẹ̀ẹ́ pàápàá jùlọ ó tẹ̀síwájú pé ìgbésẹ̀ náà ni wọ́n gbé láti jẹ́ kí àmúlẹ̀ yìí jẹ́ àǹfààní ètò ọ̀hún. Nínú ìròyìn mìíràn àjọ elétò ìdìbò lẹ́yìn inec ti fìdí ẹ̀ múlẹ̀ pé igun ẹgbẹ́ òṣèlú alátakò african democratic congress adc ti david mark ń kó sòdí òní ó dámọ̀ ó fìdí ẹ̀ múlẹ̀ pé igun ọ̀hún ti kó sọwọ́ àwọn ọmọ òye rẹ̀ fún ètò ìdìbò ọ̀dún tó ń bọ̀ kọmíṣánná àpapọ̀ fún àjọ inec mohammed haruna ló fún léde ó fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti fúngun mark ní àǹfààní láti kó àwọn ọmọ òye rẹ̀ sọ̀wọ́ sójú ìtàkùn àjọ inec níbàmú bí ẹgbẹ́ gíga jùlọ lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bí ó ṣe wí ó tẹ̀síwájú pé igun ọ̀hún ti kólédè àwọn ọmọ òye rẹ̀ fún ipò ààrẹ ìlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí àti ìlẹ́gbẹ̀mọ aṣojú ṣòfin ilẹ̀ yìí ó tẹnumọ́ pé igun kejì ó ní àjọ inec kò dámọ̀ nígbà tó ń fèsì lórí ọ̀rọ̀ ọ̀hún ẹgbẹ́ òṣèlú adc pé wípé kan ti páńpẹ́ òfin gbé adarí igun inú ẹgbẹ́ òṣèlú adc nafi gombe lọ́rọ̀ tó fi léde wípé ó ti kólédè sójú ìtàkùn àjọ inec àwọn ọmọ òye rẹ̀ fún ipò rẹ̀ jáde tó léde ọ̀hún látọwọ́ alūkkóró àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú adc bọ́lájì abdullahi ṣàlàyé wípé àwọn òṣìṣẹ́ aláàbò kí páńpẹ́ òfin gbé gombe bó ṣe ṣe ayọ̀lọ́ náà lórí ọ̀rọ̀ ọ̀hún. Igbákejì ààrẹ lẹ́yìn tẹ́lẹ̀rí tó tún jẹ́ ọmọ òye fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú alátakò african democratic congress adc atiku abubakar ti béèrè bí owó tó lé díẹ̀ ní bílíọ̀nù mẹ́fà náírà tí wọ́n gbé kalẹ̀ fún ìgbà nàìjíríà lọ́pọ̀pá lóje àgbáyé ọdún tá a wà yìí ṣe wọ inú ètò ìṣúná ilẹ̀ yìí ọdún tá a wà yìí lọ ó ṣàlàyé pé owó ọ̀hún ló yẹ kán béèrè bó ṣe ṣe nàìjíríà kò ṣe kópa lóje àgbáyé tó lọ lọ́wọ́ àmọ́ owó náà ló wà nínú ètò ìṣúná nàìjíríà fún ọdún tá a wà yìí àtẹ̀jáde kan tó lóde lónìí ọjọ́rùú láti ọwọ́ agbẹnusọ atiku frank shuaib atiku ló tẹnumọ́ pé owó ọ̀hún ó ní ó yẹ kán sọ bó ṣe wọnú ètò ìṣúná lẹ́yìn àti ẹni tó fi sínú rẹ̀ pàápàá jùlọ ẹni tó buwọ́lu àti nǹkan tó fún wọ́n ṣe nàìjíríà kò lọ sídìí yẹ àgbáyé mọ́ ó tẹ̀síwájú wípé bí wọ́n ṣe náwó ọ̀hún ló fìdí ẹ̀ múlẹ̀ wípé iná àpà ló léde lábẹ́ ìṣàkóso ìjọba tó lóde ní nàìjíríà gẹ́gẹ́ bí igbákejì ààrẹ tẹ́lẹ̀ náà ríṣẹ́ wí ó tẹ̀síwájú pé kí ló tan náà wádìí ọ̀rọ̀ kan tó ń lọ lórí àjọ kan tí wọ́n gbé kalẹ̀ tán láti máa ṣe ìrànwọ́ àti kòlóńgò fún àwọn iléeṣẹ́ yìí nílẹ̀ òkèèrè àti owó ọ̀hún tí wọ́n ní ó lé díẹ̀ ní bílíọ̀nù mẹ́fà náírà tó wà nínú tí ìṣẹ̀lẹ̀ yìí ọdún tá a wà yìí. Ìṣí tó kẹ́yìn àwọn ọmọlẹ̀ yìí tọ̀rẹ̀ south africa tí wọ́n tásílẹ̀ ọ̀hún látàrí ìtàbùkù ẹ̀yìn lórí ẹ̀mẹ́yà wọn ni wọ́n ti balẹ̀ sí ìlú èkó ní àlàáfíà àwọn èèyàn ọ̀hún ó ní wọ́n gbé wọn wálé látọwọ́ ìjọba àpapọ̀ lẹ́yìn àwọn èèyàn ọ̀hún ó ní wọ́n balẹ̀ tọ́sùkan wá sílẹ̀ yìí nu pápákọ̀ ọkọ̀ tí iléeṣẹ́ epac wọn balẹ̀ sí ìlú èkó ní nǹkan bíi aago mọ́kànlá àbọ̀kù ìṣẹ́jú méjì òwúrọ̀ òní àwọn èèyàn ọ̀hún ó ní wọ́n kí wọn káàbọ̀ pàápàá jùlọ tó kún wọn wá sílé látàrí ìpèníjà ìtàbùkù ẹni tó lọ lọ́wọ́ ní south africa lórí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà àwọn èèyàn náà ó ní ìṣí kan tó kẹ́yìn nínú ìṣí mẹ́fà tán kó wá láti south africa ọgọ́rọ̀ amúlẹ̀ yìí ó ń kó padà sílé. Adarí àgbà àjọ ìjọba lẹ́yẹ tó mógú tó ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tó ń sìn nílùú nysa ọ̀gágun ọ̀làkùnrin nàfíù ti jára kí wọ́wọ́ fún àwọn iléeṣẹ́ tán bá kùnà láti pèsè ilégbèé àti ìrìnà ọkọ̀ fún àwọn ọ̀dọ́ tó ń sìn nínú iléeṣẹ́ wọn ipò ìṣeṣe kan fagilé àwọn iléeṣẹ́ náà lára ìgbésẹ̀ láti rí pé wọ́n gbajúmọ̀ ìgbáyégbádùn àwọn ọ̀dọ́ tó ń sìn nílùú káàkiri tìbútọ̀rọ̀ lẹ́yìn nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò kan tó jẹ́ ti àwọn tọrọ kan tó ayé ní ìlú lọ́kọjà ní ìpínlẹ̀ kogi nàfi ò tẹnumọ́ wípé ìgbésẹ̀ náà wọ́n gbé kalẹ̀ láti jẹ́ kí àwọn ọ̀dọ́ tó ń sìn nílùú
gbajumo igbaye gbadun won pa pa julo kan le ton gbe won lo sikan te ki won se o tesiwaju o se salaye fa to pa ni bi eto un ipo ya paul his farajin lati pese eto abo ati komuguto igbaye gbadun awon odo ton sinu lo to se kese awon ijoba ipinle ijoba ibile atawon toro kan kan se nawo fun ajo NYSA ega bi adare agba ajo NYSA on se wi o tun kesi awon odo ton sinu lo kama so si pe papa julo lori oro abo won ni ipinle kwara ijoba ipinle yi ti so loju eto kan lati pin net uniba kakire tibotoro ile ye eto ohun o se loju re ni anago segun ni ilu ilorin won si fun awon eyan kakire ijoba ibile meni ni ogoji nile yi ni net ohun papa julo awon ogowere ti won wa laarin osu meta si osu mokan deni ogota nu won mu ni awon ni nu won mu lati pe won fun won ni ogun lati jena arun iba igba to soro ni bi eto ohun iyawo gomina ipinle yi to tun je alaga egbe iyawo awon gomina lorilede yi ambassador ojogbon olofolake abrazaki salaye pe arun iba oni penija kan gboki fun amole ye papa julo awon alaboyun ati awon ogowere o tesiwaju pe awon eyan to je ogowere ti won le ni egberun lona egberin oni won koju arinba nipele yi commissioner fonro lera ni ipinle kora dokita amina amel arima salaye wi pe ijoba pon ka se tan lati de pe opin awon net to pa efon hun to le ni milionu meji tan si fufun awon legbe ti won le ni egberun lona edegberin o tesiwaju pe awon ogowere ti won le ni egberun lona awon ogowere oni won je anfani eto ohun ijoba ipinle kora wa kesi awon obi alagbato atawon balaye awon adari esin atawon adari awujo pelu awon toro kan kan se ranwo fun eto ohun ni ipinle Kogi awon agbebon ti ko adari ile eko ijoba to wa ni odo ekina ni ipinle Kogi nigbekun pelu osise sane baja kan fun idawo neko pelu awon akeko merin nigbekun nigba to ko idawo neko lowo ni ijoba ile ekina ni ipinle Kogi isele ohun oni o waye ni ana ojo segun gba tan ko idawo na gba to fi disele omole alukoro fun le se olopale yi eka ti ipinle Kogi ASP Salisu Oyiza salaye pe awon osise alabo ti bere igbese lati pe won dola emi awon eyan kuro nigbekun awon agenigbe nigba to fi die mole o salaye wi pe ikan ra awon akeko hun o ti koyo kuro nigbekun awon agenigbe o tesiwaju pe won ti bere igbese lati de pe won dola emi awon to ku kuro nigbekun agenigbe banku fin gbe awon to se ikolu hun o tenumo pe commissioner fun ile ise olopa ile ye eka ti ipinle Kogi nasari ile ise ologun pelu ago DSSA oni won ti wa lojo ona lo si bi ti sele ohun to ti waye

0: ko to tan kari aye
1: gbogbo wa ni gboro ti mo ki lo nga bun
2: aspapa o mo pope oni moji igba ti gbangba to wa degun gedere
0: ayo ati idunu yin lo je wa logun
3: we are people we make you happy we are
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
4: After working kílógù, ìgbádùn lókù tá máa jẹ́. After working.
0: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
6: Diamond FM ló dára jù. Rédíò ló dára láti máa gbọ́ sétí. Diamond FM ló dára jù. Kápolówó ọjà káyé bù bá jẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ tí kò lẹ́gbẹ́. Ètò lọ.

ìjọ lọ́la mi ṣe tó tí ó máa sá gẹ́gẹ́ ìjọ lọ́la mi ṣe tó tí ó máa kàbàjà fàálàfàlà bàbá ọgá àríwó ìpọ́jọ́ òkìkí báwọn pọ̀ṣù ilé àkókò ni wọ́n ń gbé yóò ṣe kodò bí àdé jígbìnì bí àti àkójì gbìnì bí àti ẹlẹ̀kẹ̀ àgbọ́lọ́hún bí ọjà àgbọ́lọ́hún bí àjàta ọmọ agbọ́lẹ́nu bí agoro dẹ́ kọ́gbó kọ́gbó lòun agogo dúgbẹ́dúgbẹ́ lòun akéègbè ṣẹkẹrẹ lòun lẹ́nu agogo lòun lẹ́nu òun ṣẹkẹrẹ ẹ lè fi wájà kéègbè ó yàtọ̀ síra wọn ẹgbẹ́ wo ẹjúwò ẹlàwò ẹfẹ́ wò ẹ mọ̀ pé ìkànnì tí wọ́n ń sọ lọ́wọ́ tí a wá yìí rẹ̀ diamond òní wọ́n ń pè bí ìkànnì yẹn aládìmọ́lẹ̀ ti máa ń bá wọn pàrin ìdíyẹ tó ìjẹ́ ìbàlọ́wọ́ bá kọ́dá aṣẹ̀dá ẹ ṣe bá mi àìṣe gbẹ̀ngà àfọlábí a sì ṣe ń tíá bàbá ti gbórí wọlé láti ilẹ̀ òkèrè ni wọ́n ti gbórí wọlé lójú òpó ayélujára facebook yẹn wọ́n ní I remember this song ASAP bẹ́ẹ̀ ni ó jẹ́ bàbá ọba kọ́dé ayé aṣẹ̀dá ọ̀run gbẹ̀ngbẹ̀nìkì awúwo má ṣe gbé ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ fi ṣàgbé jí ara ìwọ gan ni mo wá kó bẹ́ẹ̀rẹ̀ fún lórí ètò gbẹ̀dọ̀ ẹ̀ṣà lọ́sàn-án tòní tí mo wá sọ wípé o ṣé o mo dúpẹ́ mo mọ̀ lóore o ọmọ rẹ̀ ń dúpẹ́ o àlàyé ọkàn ń dúpẹ́ o èyí lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún nínú ìrìn àjò oṣù ìkeje ọdún ẹgbà ó lé mẹ́rìndínlọ́gbọ̀n 2026 ló kọ́ gbogbo àwọn tá a jọ mẹ́tò tò ní wá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ben nàtàyáwò ben ìbẹ́mọ̀ tó ń kámẹ́rà mi lọ́wọ́ tẹ́ ẹ máa ẹjìníà tó ń bẹ on duty ẹjìníà aráfẹ̀ lábọ́lárìn àtàwọn àgbààgbà tí wọ́n dìgírí dìgbà mú ń kàn nìyí gbogbo yín pátá mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun mo dúpẹ́ arí ni à ń bẹ̀rẹ̀ wò ẹ má sinà lọ àwọn kan ti ń wò pé ta ní dúgbò àta ní dúgbàmù bí gbà á kìnnù bá bú jù ibi tí ṣínà peter dé yẹn ẹ gan mo fẹ́ gbà wọlé láti kí akéde ètò mi ó ní ìkébé tó ń akéde ètò mi ẹ ti mọ̀ àjọ máa ń ṣeun gbogbo ọjọ́ wednesday ni ọmọ níkẹ́ ọmọ bà mi má tàn mí bàbá túndé ẹ̀wọ̀n pé tọ́wọ́ ti sọ pé ìkébé tó ní ayínlárin jà wá ẹ̀yẹ́gbẹ̀ ọlọ́run ń ṣàánú precious àfọlábí fresh bàbá òbó ni èèyàn mi awo mi ìmúlẹ̀ mi ẹ̀yin ọmọ ọlọ́jọ́bí ó yẹ jẹ́ máa rọ́wọ́ yín lókè ẹ máa fà tẹ̀ránṣẹ́ ṣọwọ́ ká sáré celebrate all the July celebrants how una dey where una dey ṣó dẹ̀ ń gbójú ọwọ́ ṣó ń lọ bó ṣe yẹ kó lọ ṣá rafael number win bi.

wọ́ṣọ̀ tún ṣọ̀sì má bá bì kọ́ ọ̀kọ́ jẹ́ bí ń bá ṣe tuntun ó tún ṣe mí ṣe tuntun gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má kẹ̀dẹ̀ gbàbí ẹgbọ́ àní kí là wá tá àti ìní mọ́tọ̀ kí là gbà lọ́wọ́ àwọn ọlọ́kadà náà bá a bá dọ́lọ́kadà dúró tọ́lọ́kadà bá sọ pé 200 naira tá a bá sọ pé 150 wọ́n sì gba 150 yẹn o wọ́n wà kọ́rin bí bàtà ẹsẹ̀ mẹ́ta báyìí àbí bí ẹsẹ̀ bàtà márùn wọ́n wà rìn iwájú wọ́n ṣẹ̀ wá dúró ẹgbọ́ ṣé ìyẹn ti àwọn ọlọ́kadà yìí ọlọ́run ṣàánú àtúgbọ́dọ̀ rìn.

0: àwọn akẹ́kọ̀ọ́ pàápàá jùlọ àwọn ọmọ ilé ẹ̀kọ́ girama àtàwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ti ń lọ sáyè ìsinmi àwọn kan ṣẹ̀ fẹ́ lọ sáyè ìsinmi ọlọ́jọ́ gbọ́rọ̀ yẹn. ẹjá kọ ẹjá tọ́jú àwọn ọmọ wa o a ní sọkún lórí ọmọ láṣẹ ọlọ́run o. àwa tí bàbá wa jẹ́ tíṣà irú àwa ìbáyìí irú èmi ìbáyìí lámọ̀ nǹkan tójú wa kàn mo wá fẹ́ bi wá ẹgbọ́n ẹjá ṣeré ọwọ́ síra wa lọ́sẹ̀ẹ́yìn. ẹgbọ́n nígbà tẹ́ ń bẹ níléèwé ẹ máa ń fún àwọn olùkọ́ ẹ má pàrọ̀ o ẹ má pàrọ̀ ẹ fún àwọn olùkọ́ yín nínà gíjẹ ẹ fún wọn ní nickname kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ gan ò mọ̀ pé ẹ ti fún wọn lóko tí ìṣókọ tí wọ́n ń jẹ́ ẹ sì ń pè wọ́n láàrin ẹ̀yin ara yín lẹ ti máa ń pè wọ́n. ẹ gbọ́ kí ló kọ tẹ́ ẹ ṣèrántí tẹ́ ẹ fún olùkọ́ yín tó jẹ́ pé kì í ṣókọ ó kọ̀ ọ̀nà gíjẹ tẹ́ ẹ fún olùkọ́ yín kí sì nìdí tẹ́ ẹ fi fún wọn. ẹ jẹ́ kí ṣúgà ọjà láti ibẹ̀ yẹn ọlọ́sàn yìí. níbi wọ́n ṣe máa ṣí ojú òpó lẹ̀. odo ẹsàn ó kan ẹta ẹfà àrùn àrùn ẹfà ẹsàn àrùn èjì 0913656952 ìyẹn lójú òpó tẹ́ ẹ lè tọ̀ wọnú yàrá ìgbóhùnsáfẹ́ yìí diamond ni wọ́n ṣì ń pe bí. ó kọ̀ ọ̀nà gíjẹ wo lẹ́rán títẹ fún olùkọ́ yín gbà yẹn kí sì nìdí tẹ́ ẹ fi fún wọn ǹjẹ́ wọ́n ti ẹ̀ mọ̀ gan-an pé ẹ padà fún wọn ló kọ̀ ọ̀nà gíjẹ. 0913656952 hello sọ́bọ̀ ó yàgbé fún bàbá alálùbáríkà bàbá mi ní gbọ́kùn yín.
1: mo rántí ga fún tí ìṣàwọ̀ láyé jọ.
0: ok.
1: apá ẹlẹ́rìí.
0: ẹ tí ìsọ ẹ ti ń rẹ́rìn-ín bàbá.
1: tó bá fẹ́ nà wá. ọdún tí mo sọ yìí kì í ṣe ọdún kékeré.
0: ok ṣé pé ó pẹ́ tí kinní ti ń bọ̀.
1: ó pẹ́.
0: ṣúgà ajá.
1: tó bá fẹ́ nà wá. that was 1945.
0: ok ilẹ̀ ti ta sí o.
1: na awa ríǹkì ẹ̀ aríǹkì ẹ̀ pẹ̀lú ṣọ́ọ̀kì.
0: ok.
1: oníka dúró sí àárín ẹ̀.
0: ok.
1: oníka yọ̀dí.
0: ok.
1: pátẹ́lẹ̀ yẹn ibè lákòbò.
0: ok.
1: ìgbà tó sún wa láwa sọ pé tíjà yọ̀dí.
0: bàbá alájọrin ẹ dákun ṣé wọ́n padà mọ̀ pé fún wọn lára ẹ ní yọ̀dí.
1: ó mọ̀ pé àkókò yẹn ó yàtọ̀ sí àkókò yìí. ó mọ̀ kò yà sí wa.
0: ó pẹ́ tí ṣe ti ń bọ̀ ṣá látọdún 1945 kọ́ ẹ pé.
1: wọ́n ló mọ̀.
0: bàbá ẹ káàsán ẹ ṣeun mi dúpẹ́ àtìṣà yọ̀dí.